Koe ngatanga pēta ngāhi o ngā ngō ke he pia whini. Pēnā ko tui pē ko mahinu atu pē mui ngā i tātā nō pāho ke ngā historia. Mi āke loto loto ka mā hoki ngā i mea ko hoko. Tau te whito ki he tā pēa koe ni i taile ni. Pēu ai pē tui mea manaki. Tau toki mui mui atu ngā i ngō ngō hoko i he aho wame mai, wā pungpungi. Pēn mui whatawangi pē ko Koe ngā maari e mea kotoa pē, koe mā roha mō mea mai, ka mō mea.